tó bá jẹ́ mi ni wọ́n mo máa gbà fún ọ̀gá lọ́gá ó máa jẹ́ àní ó gbé fún family first money next smoke it for bitches get money invest in business fake niggas invest in bitches ṣùgbọ́n tó bá lọ owó kò tọ́jú ẹbí tọ́jú ara kò sì tọ́jú ara ẹ̀ má fi ṣe ṣekúṣe tó wọ́ bá pọ̀ kó yá fi kan múlẹ̀.